0: ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ọkì mú iná rẹ̀ yín bí gbèrú jọ rẹ̀ bí gbé bí ọ̀tọ̀ ẹ̀dù nọ́kẹ́kì ẹ̀dù ní máa kóyè ebi sí nà tí a ní iná gbèrè dáhìn ọ̀nà sótọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ẹ̀dù gọ́vnọ́ sinitọ̀ mọ̀dé ó pẹ̀bù ọkì lọ́ ìwẹ́kẹ́ yìí shine agenda nara miege nya jere wiki da sene ona kiraki nara mie edu we na vai na miege nya ekino kiraki no we do ru baru ku edu hi emo bere lu okere kere ye oyi emi na ti akilu fo adoro bo wagma ne neze bocho insurance plan o da vino we ba ona re wi go no hugbe bo mi go kere 18000 naira pa no emi no sero emi ye no na mie mi ge nya aki mi go ni e ko bo ni e pe ni ni ori sa bo va ye do lu oi also he beto baki no ra no sero okay ori na mie gena oki wanre oki arivi ujena egoliva oki roku no hanwa no si imo obo arisa bolu onyo so he
1: 09066395519
0: beto baki no ene da bo seyo so he emi roko da resan NIN national identity number ukurere ono akboche lura kan ukure upa webere na mien are nyevi uwa hwebe no ekiri aki uwa agwa wachi mama len baino talu matana uban weda che ole 08139656396 7 Edo Hig, Ewonde Himoria, Ugwegbe, Naregwegbe, Osorewegbe, Olino.

0: o si agba anọmọrị kpọrọ ebe ọ na-agbaga ndị igbo onye na-ekwu okwu nwanne na nwoke nke nụma nke bụ anya mere ngwanụ ihe nke nta si na fa enweta ego nye nke akpọ IVF ya bụ nye ndị eji arụ ọrụ maka ịdị ime na di na nwanyị na-ada atụ ime. Ụlọ ọgwụ ndị nke anọ a na-ekwuzi okwu sị na fa enweta ego nye ga na-ehepụ nwanyị aga ka o nwee na-adị ime. Fa kwuru okwu wee sịkwa na obere oge program nke bụ ka a ga-eji wee na-akụziri ndị mmadụ otu a ga-esi wee na-eme ihe nke anọ akpọ IVF ka ụmụ nwanyị ndị aga nwee na-adị ime ka amụ wee dị n'ezinụlọ. Fa nke ibuo bụ onye isi ndị uwe ojii bụ IG Olatunji Disu Ikugwu kwụsị o nweghịkwa onye ọ gwara na gị gbaa onye ọrụ ifo n'iru, ya bụ onye na-eme na obodo nke akpọ Benue steeti ndị polisi gbu ọtụtụ ndị mmadụ. Ya bụ onye isi ndị uwe ojii Olatunji Disu kwụsị enweghịkwa onye uwe ojii o nyere iwu sị gị gbaa onye ori ịfụrụ ma ọ gị gaa ọba ọbụla nye na-eme gị wee na-agbawu ndị mmadụ. Nke ịtọ bụ nke a mee n'obodo nke bụ Akwa Ibom steeti onye ozi Chineke ahụ ebe ọ daa n'ọnwụ nke mee na
1: Your name the holy, your love the mine.
0: Nke nta bụ ụbọchị Saturday na yanwa bụ onye bụ onye isi ụka bụ Word of God for the World Ministries ọrụ ka ụka anọ ya bụ Etetim Ụdọ. A na-ekwu okwu sị na onye anụ a ji aka wee gbuo onwe ya. Ndị uwe ojii nọ n'obodo wee site n'ọnụ onye isi ndị uwe ojii nke fa bụ Timfon John nke dị n'Uyo ekwugo okwu sị anyị ebido nchọpụta maka na a sị na nye anụ a mee n'oge nke bụ 8:18 a.m. n'ụtụtụ. Anụ ndị uwe ojii si na fa ebidogo nchọpụta maka otu ọnwụ si wee bịa. Udo dịrị nụ ndị Igbo ona ka o si wee ha m n'ọnụ n'ụbọchị nke nta bụ ụbọchị Saturday n'ofu redio steshọn anyị bụ Isan Binokula. Ya dịrị nụ na mma ndị Igbo, ana m ekwu na-ekwu si obodo ọbụla ndị Igbo na-adịrọ mana a na-amara si na ahịa ada azụ n'obodo ahụ ndị Igbo ọya dịrị nụ na mma n'ụtụtụ. Dịrịkwanụ na mma n'ehihie anụ n'abalị. Ya gazienụ nke ọfụma o daalụ nụ.
2: Eka bụ si ìròyìn wa kasị lórí iléeṣẹ́ rédíò Isan Binoculars Urumi. Lákọ̀ọ́kọ́ ẹ̀ka gbọ́ àkọ́rí ìròyìn. Ilé ìwòsàn Ẹ̀dógba Ẹ̀rọ IVF ó mú ìtọ́jú àìbímọ dára sí. Ọlọ́pàá sọ pé IGP kò pàṣẹ ìbọn sí ẹnikẹ́ni tó bá ní ìbọn aláìlófin ní Benue. Ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú pásítọ̀ kan ní ọmọjà ti gba ẹ̀rọ IVF láti ran àwọn tọkọtaya tí wọ́n níṣòro láti bímọ lọ́wọ́. Olùdarí ilé ìwòsàn náà sọ pé yíyí àwọn ènìyàn lérí tó dá. Agbófinró Nàìjíríà ti ṣàlàyé pé Inspector General of Police Ọlátúnjì kò pàṣẹ pé kí àwọn ọlọ́pàá yìnbọn sí ẹnikẹ́ni tó bá ru ohun ìjà aláìlófin. Wọ́n ní ohun tí ó sọ ni pé àwọn ọlọ́pàá gbọ́dọ̀ tẹ̀lé First Order 237 àti àwọn òfin tó ń ṣàkóso lílo ohun ìjà. Ọlọ́pàá ní Akwa Ibom ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú pásítọ̀ Etetim Ụdọ, olùdásílẹ̀ iléeṣẹ́ ìsìn kan ní Ọ̀ràn. Ọlọ́pàá sọ pé ìwádìí yóò jẹ́ ohun tó ṣẹlẹ̀ gan-an kí wọ́n sì yọ gbogbo àwọn àṣàyàn míì kúrò. Ẹgbọ́ àkọ́rí ìròyìn.